agbára di láti fún ọ̀rọ̀ ọlọ́run dream deliverance wá sí ti bọ̀yìn tá a bá padà dé àwọn nǹkan kọ̀ọ̀kan wà tá a jọ gbé sọ láàrin ara wa ẹ ṣe púpọ̀ tẹ́ǹtẹ̀ títí kan ní 103.5 FM.

Kale. Ìròyìn ìlérí fèé la mú wá nílé iṣẹ́ rédíò 103.5 FM Adétòhun Olúwọlé lórúkọ mi. Lójú náà àti lè jẹ́ kí ètò ààbò kó dé dọ̀yìndọ̀yìn, kí ìwà ìbàjẹ́ kó sì di ohun ìgbàgbé nípínlẹ̀ Èkó náà ni àwọn àjọ ọlọ́pàá nípínlẹ̀ yìí, ìyẹn nípínlẹ̀ Èkó, ti fi ẹnu kò lórí ìgbésẹ̀ kan eléyìí tí wọ́n sọ wípé àwọn ò mú ṣinṣin, bẹ́ẹ̀ ni wọ́n sì mú lele lórí àìfi ààyè gba ìwà ìbàjẹ́ nípínlẹ̀ Èkó, tí wọ́n sì sọ wípé àwọn ọkọ̀ tó ń lo àwọn nọ́mbà èyí tí ò ní orúkọ lọ́dọ̀ ìjọba àti àwọn ìgbésẹ̀ míì ni àwọn ò máa rí wípé wọ́n wò lẹ́yọ sọ́kà. Wọ́n tẹ̀ síwájú nígbà tí ẹni tó jẹ́ Inspector General of Police Ọ̀gbẹ́ni Ọlátúnjì Rewan Dísù tí wọ́n ń tẹnu mọ́ ọ̀rọ̀ yìí, wọ́n ní ìmójútó àwọn ọlọ́pàá pẹ̀lú àfọwọ́sowọ́pọ̀ àwọn ènìyàn yóò jẹ́ kí iṣẹ́ yìí ó yá kankan, bẹ́ẹ̀ ni kí oníkálukú kóríwọ́ bọlẹ̀ nínú ìwà àbàjẹ́. Nínú ọ̀rọ̀ ti àfọ̀rọ̀lédè àwọn ọlọ́pàá, Police Public Relations Officer SP Abimbola Adebisi làwọn ti ń sọ nínú ọ̀rọ̀ tiwọn níbi tí wọ́n ti léwájú tí ọ̀gá ọlọ́pàá ti Jani Fatai táwọn náà sì ń bẹ́ẹ̀ ni wọ́n darí gbogbo àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Èkó láti rí wípé wọ́n ṣe iṣẹ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ. Bákan náà kí gbogbo aráàlú sowọ́pọ̀ pẹ̀lú àwọn tí wọ́n jẹ ọ̀tẹlẹ̀múyẹ́ nípínlẹ̀ Èkó. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti sọ wípé àwọn tí wọ́n ṣe ìdánwò National Common Entrance Examination fún ìgbaniwọlé sí àwọn ilé ẹ̀kọ́ Federal and State Technical College nígbà ìdánwò náà ni àjọ tó mójútó ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ Federal Ministry of Education ni wọ́n ti sọ jáde wípé ìdánwò yìí yóò wáyé lórí ẹ̀rọ kọ̀mpútà, níbi tí wọ́n sọ wípé ìdánwò ọ̀hún ó ti wáyé. Ni ẹni tó jẹ́ àfọ̀rọ̀lédè àgbà fún wọn nínú àjọ ọ̀hún, abilékọ Borí Owó Fọláṣadé, ti sọ ọ̀rọ̀ náà jáde. Wọ́n ní nínú ètò ìdánwò tí ó jẹ́ ti kálé kako lórílẹ̀-èdè Nàìjíríà fún àwọn akẹ́kọ̀ọ́ Federal Technical College Orozo àti ti ilé ẹ̀kọ́ Secondary School tó ń bẹ ní Garki lólu ilẹ̀ wa nílùú Àbújá. Ojúṣe Olúwa Susan Ezeudemba ti ilé ìjọsìn Full Gospel Ministry ti pe àwọn obìnrin pàápàá tí wọ́n jẹ́ ẹlẹ́sìn Kristẹni láti rí wípé wọ́n wà nínú ìṣọ̀kan, kí wọ́n sì máa bá àwọn ọmọ olólùfẹ́ àwọn mọ̀lẹ́bí wọn sọ̀rọ̀ lórí ìdàgbàsókè nínú ìfẹ́ àti ìṣọ̀kan, kí gbogbo wá sì pa pọ̀ sọ wípé a ò fẹ́ ìjínigbé, ìdúnkòkò mọ́ni, ìpani nípakúpa lórílẹ̀-èdè yìí. Òjíṣẹ́ Olúwa tí wọ́n sọ̀rọ̀ yìí nígbà tí wọ́n ṣe kóńgẹ́ àwọn akọ̀ròyìn iléeṣẹ́ Radio 103.5 FM ni wọ́n ní ìdàgbàsókè orílẹ̀-èdè gbogbo ó ń bẹ nínú ìfohùnṣọ̀kan pàápàá àwọn obìnrin. Tó kò ní ju báyìí lọ nínú ìròyìn ṣókí fún ti alẹ́ tòní, ẹ jẹ́ ká tún pàdé tó bá di ní 11:00 lálẹ́ yìí kan náà, níbi tí a ti mú ìròyìn àwòlésùn wá sí ti gbọ̀yìn. A dúpẹ́ púpọ̀ 10:30 sí wa.